dɔ ba lɛ le mi ɔmɔ ya buro yɛn rɛ mɔmɔ asɛnju mɔ fi n ki gbogbo awɔ ɔmɔ yɛ kaarɔ yɛ jire jake jalɛ yi gbogbo ele agbaye patapata pe a ku jijire ɔkɔ ijɔba onisa ɛni kɔkan wa lɛsɛ adele baari arinakore atajere fun gbogbo awɔn lɔja ni ɔjɔ iteni ɔjɔ ini ti n sɔ ɔjɔru ojumɔ kɛta ninu oṣu kɛfa ɔdun tɛ a mɔ si oṣu okudu ɔdun ɛgba olemɛni din ni ɔgbɔn mɔ ki pe ɛ ku dede wo yi ɛ wa ba wa lɔ lórí àwọn ìlànà àkọlé àwọn ìròyìn tó ń lọ láti inú ìwé àwọn ìròyìn láò sì wá kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ìwé ìròyìn ilé látàmọ̀ sí fraternité tó wá sí àlàyé lórí ètò ọ̀làjú ní gbẹ́gbẹ́lẹ̀ wa ìgbésẹ̀ ìdarapọ̀ ilẹ̀ áfíríkà ẹni wa ọ̀wọ́n jùlọ tí a mọ̀ sí wàdá yìí láti ìlú kútọnu tọ́ní àbújá ní amé wàgádùgù lomẹ̀ èyí jẹ́ ètò ìdara tí a fawọ́ fún gidigidi ìwé ìròyìn kan ṣàlàyé lórí ètò owó àtìlẹyìn àkọ́kọ́ fún àwọn ẹgbẹ́ eré ìdárayá ti ọdún ẹgbàá lé mẹ́rin dín ní ọgbọ̀n owó bíi ọ̀kẹ́ lọ́nà ẹgbàárún mẹ́ta owó lẹ fa ṣe láti fún àwọn ẹgbẹ́ ìṣọ̀kan bíi mọ́kànléní ogójì pẹ̀lú àwọn ẹgbẹ́ bíi ọgọ́jọ ó dí ẹyọkan ìwé ìròyìn tamọ̀ sí dynamis info òun ṣàlàyé bákan náà lórí ètò ojúlé ẹ̀kọ́ gíga pé àwọn ọkọ̀ ọlọ́yẹ tá a mọ́ fi ń kọ́ àwọn ọmọ ojúlé ẹ̀kọ́ gíga bíi ọgbọ̀n tuntun ni a gbé wá ìwé ìròyìn kan ṣàlàyé lórí ètò ìdarí àwọn gbẹ́gbẹ́lẹ̀ pé àtúnṣe yóò wà fún àwọn gómìnà tí wọ́n ti wà ní abẹ́ ààrẹ olóde apatista lọ o ìwé ìròyìn tamọ̀ sí decretage info ilẹ̀ benin pẹ̀lú ilẹ̀ niger ìjà ti ń parí kò ní pẹ́ kò ní jìn gbòde yóò sí sílẹ̀ gbangba bí a bá sì wá lọ lórí ìwé ìròyìn tamọ̀ sí martin libre òun náà wá ṣàlàyé lórí ètò gbòde ilẹ̀ benin sí ilẹ̀ niger ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún fún ìrètí ìwé ìròyìn kan ṣàlàyé lórí iléeṣẹ́ tí ń ṣe ètò nípa ìwádìí ti ìjọba ilẹ̀ benin ti fẹ́ pa èyí tí a mọ̀ sí dsld rec tí wọ́n ṣí èyí tí a mọ̀ sí dgs ìwé ìròyìn kan náà tún wá fóun tẹ̀tẹ̀ owó àtìlẹyìn àkọ́kọ́ ẹni tí ń ṣe aláṣẹ ìjọba tí ń mójútó ètò eré ìdárayá ti ń pín owó bíi ọ̀kẹ́ lọ́nà ẹgbàárún mẹ́ta owó lẹ fa ṣe fún àwọn ẹgbẹ́jẹgbẹ́ pẹ̀lú àwọn ẹgbẹ́ ìṣọ̀kan ti àwọn agbábọ́ọ̀lù ìwé ìròyìn tamọ̀ sí ilé telegram òun náà sọ̀rọ̀ lórí ilẹ̀ benin sí ilẹ̀ niger ìrètí ti ń wà tí wàdá yìí ti ń pe alàgbà tí a ní wá nílùú kútọnu ìwé ìròyìn kan ṣàlàyé lórí àtúnṣe ilé tí mójútó ètò ìwádìí ti ìjọba tí a fi yọ èyí tí a mọ̀ sí dsld kúrò tí ó fàyè sílẹ̀ fún èyí tí a mọ̀ sí dgs ọ̀gágun àgbà ọ̀fẹ́ nkárẹ́ ni ẹni tí ń ṣe olùdarí titun ìwé ìròyìn tamọ̀ sí le matin láti abuja wá ní wàgádùgù gbà ilẹ̀ ni àmì kọjá ẹni wa àwọn jùlọ tí a mọ̀ sí romi adiwada yìí ti ń fi ìtàn rere sílẹ̀ tó ti ń fẹ́ kí ìfọ̀rọ̀jomitó ọ̀rọ̀ bá lè wà láàrin àwọn alábàáṣepọ̀ pàtàkì ti ilẹ̀ benin ìwé ìròyìn tamọ̀ sí quotidien le meilleur òun sọ̀rọ̀ lórí ìdábòbò àwọn ọmọ pẹ̀lú ẹ̀tọ́ wọn ní ilẹ̀ benin iléeṣẹ́ ìjọba ti ń ṣe ìdábòbò ti yẹ òwò ọmọ bíi mẹ́tàdínlógún ní aplahoe bí a bá sì wá lọ lórí ìwé ìròyìn tamọ̀ sí gaskiani info atẹ́gùn titun ti ń fẹ́ ní ìlú niamé wàgádùgù pẹ̀lú ilẹ̀ benin ìwé ìròyìn tamọ̀ sí le pays émergent òun wá sọ̀rọ̀ lórí ìmúra ìdìbò tí àwọn ọmọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù èyí ni pàkúté tí agbẹ́dùn rè kọjá lẹ́yìn kíkúrò ti alága tí a mọ̀ sí martin de sacus ọjẹ́ dandan kí a rí ìfọ̀rọ̀jomitó ọ̀rọ̀ ìgbọ́ síra ẹni fún olùdíje àwọn ìpinnu ọjẹ́ dandan ṣùgbọ́n kí a ní ìpinnu fún ìdàgbàsókè ohun yìí tó jẹ́ ohun pàtàkì ìwé ìròyìn tamọ̀ sílẹ̀ cat verite ẹni tí ń ṣe alágbọ̀rọ̀sọ ìjọba ti ń gbéjà àwọn aláṣẹ ìlú méjì ohun ẹ̀dùn ọkàn kan ṣoṣo fún ilẹ̀ benin romi adiwada yìí kì ń ṣe patista lọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ arákùnrin yìí gbogbo ẹ̀yin olùgbọ́ mi ọ̀wọ́n jùlọ láti lọ síbi ìparí àwọn ìlànà àkọlé àwọn ìwé ìròyìn ìtọ́jọ́ ìtẹ̀ní ni mo láti fi tó wà ní etí pẹ̀lú ìwé ìròyìn kan ìtamọ̀ sílẹ̀ cat verite ní ilẹ̀ nàìjíríà ilẹ̀ niger fi lọ ní burkina faso fún wákàtí 48 wàdà yìí ti bẹ̀rẹ̀ dáadáa láti bá àwọn ẹlẹgbẹ́ rẹ̀ ṣe ìbáṣepọ̀ tí yóò mú wa lọ síbi ṣíṣí àwọn gbòde pé a
ti fi kokan sile lati seto lori ohun yi ti won fun won ni ojo medogun gbako eni wa won julo ti amo si ti ani koni pa koni jin yo si wa ni iluku tonu won ni awon ilana akole awon ewe royin itojo iteni ti mo lanfani lati fi to ani eti pelu omo yo won julo ta mo si michel dosumu aremu omo asenju mo dagbere fun wa pe o digba die ari ose yi ayo idunu igbe

ẹṣeun ẹkẹsàn án gbogbo ẹyin tí ẹ ń gbọ́ wa lórí tò ní ọjọ́ ìní ọjọ́ ìní ti ń sọ̀jọ́rú ojúmọ́ kẹta nínú oṣù kẹfà ọdún tá a mọ̀ sí oṣù òkúdù ọdún ẹgbàá ò lé mẹ́rìndín ní ọgbọ̀n ọmọ kí n pín ẹkú gẹ́gẹ́ bí ọjọ́ ṣe ń rí ẹ sì kó àsìkò wa aago mẹ́ta ti gun ìṣẹ́jú mẹ́ẹ̀dógún ní ojúlé wa ọmọ yín àbúrò yín tí a mọ̀ sí michelle dosunmu ní orúkọ tèmi arákùnrin wa tí a mọ̀ sí àgbàlagbà castro àwọn ni wọ́n ń bẹ ní orí ẹ̀rọ fún wa àwọn ìlànà àwọn èrò mi ló kan èyí tí mo láǹfààní láti lọ nípa rẹ̀ ní àwọn wọ̀nyí gẹ́gẹ́ bí a sì mọ̀ sí àní ẹni wa àwọn obìnrin tí a mọ̀ sí wa dáyé àrẹ́lọ́dẹ́ wa ó ṣe àbẹ̀wò lọ ní àwọn olóde gbẹ́gbẹ́lẹ̀ fún ìbáṣepọ̀ a ó ṣàlàyé nípa rẹ̀ àjọ abiléṣẹ́ tí ń mójútó ètò omi tá a mọ̀ sí sonep jẹ́ wọn gbé ìgbésẹ̀ kan láti ìgbà yìí lọ fún àgbéyẹ̀wò àwọn ẹ̀rọ tí wọ́n ń ka omi àwọn tí wọ́n ṣàlàyé lórí ohun yìí ní ọjọ́ ìní ni ìdánwò ti àwọn ọmọ kékèké tá a mọ̀ sí cp apá àkọ́kọ́ ó parí yẹ ti ń ṣe ti eré ìdárayá ló ń tẹ̀síwájú àwọn ṣàlàyé bákan náà lórí rẹ̀ ìwé ìpè fún àwọn ọmọ wa tí wọ́n fẹ́ lọ ní ìdánwò tí a mọ̀ sí bac ìtànkùn ní convocation jẹ́ ó ti dọ́gba bí ó ṣe ń lọ́gbà ní àdúgbò títí ó la ṣe ìwádìí àfitọ́ wa ní etí bí ó ṣe tọ́ àti bí ó ṣe yẹ wọ́n yìí ní àwọn ìlànà àwọn ìròyìn ti àsìkò yìí ẹ bá wa lọ ó ti yá o. mo kí n lẹ́kàn sí pé ẹ kú gẹ́gẹ́ bí ọjọ́ ṣe ń rí ẹ tì kábọ̀ síbi àkànṣe àwọn ìròyìn àsán ọjọ́ ìní gẹ́gẹ́ bí àwọn ètò lẹ́yìn àbẹ̀wò ẹni wa àwọn obìnrin tí a mọ̀ sí Rọ̀mí Adéwàdà yìí ti ń ṣe ààrẹ orílẹ̀-èdè wa jẹ́ lọ ní ilẹ̀ Niger ní ìlú Niamey lọ́hùn jẹ́ ní ọjọ́ àná kan náà ló tún wá lọ ní ilẹ̀ Burkina Faso ibi tí wọ́n fẹ́ ṣe ìpàrọ̀ ohùn wọ́n pàdé ẹni wa àwọn obìnrin tí a mọ̀ sí Rọ̀mí Adéwàdà yìí jẹ́ nínú ọ̀rọ̀ tá a rí gbọ́ látẹnu akọ̀wé àgbà yẹ́ ti ń ṣe ọ̀kan láàrin àwọn tí wọ́n ka ìwé yìí Jean-Marc Karamoko Traoré ó ṣe láláyé ní àsìkò yìí pé ilẹ̀ Burkina Faso wọ́n ti ní ìbáṣepọ̀ pẹ̀lú Benin láti ìgbà pípẹ́ jẹ́ wọ́n ìbáṣepọ̀ yìí gbọ́dọ̀ padà bọ̀ àti pé èyí tó ń bẹ láàrin wọn gẹ́gẹ́ bí èyí ti ń ṣe ìbútẹ́kọ̀ ti ìlú Kútọ́nu jẹ́ ó jẹ́ ìbútẹ́kọ̀ kan tí bó ṣe ń ṣe wọn láǹfààní náà ló ṣe àwọn náà láǹfààní ní orílẹ̀-èdè wọn tí a mọ̀ sí Burkina jẹ́ ó ní ó gbọ́dọ̀ jẹ́ ohun kan tí àgbọ̀dọ̀ ṣe àtúnṣe nípa rẹ̀ kí ètò ọrọ̀ ajé kí ó lè wọlé ní àárín orílẹ̀-èdè méjèèjì ilẹ̀ Benin pẹ̀lú ilẹ̀ Burkina Faso jẹ́ tọwọ́ tẹsẹ̀ ni wọ́n fi gba ẹni wa mọ́gìlọ́ tí a mọ̀ sí Rọ̀mí Adéwàdà yìí ní ilẹ̀ Burkina Faso bí a bá sì wà ní ilẹ̀ Niger ní Niamey lọ́hùn kódà kí nígbà tí ó débẹ̀ wọn ni wọ́n tẹ aṣọ pípa sílẹ̀ ibi tí ó gùn kọjá gẹ́gẹ́ bí ààrẹ lóde tí àwọn fàwọ́ fún jẹ́ nínú àwọn àlàyé tá a rí gbọ́ látẹnu wọ́n sì wá wọ́n fara wọn mọ́ra pẹ̀lú ẹni tí ń ṣe ààrẹ lóde Niger Abdulrahman Tiani tí wọ́n sọ̀rọ̀ wọ́n foríkorí nínú ọ̀rọ̀ wọn wọ́n fi kun lékun jẹ́ wọn láti jẹ́ kí wọ́n wá ọ̀nà àbáyọrí ẹni wa àwọn obìnrin tí a mọ̀ sí Bakare Yao Sangare ẹni tí ó jẹ́ aláṣẹ ìjọba tí mójútó àwọn ètò ìbáṣepọ̀ ilẹ̀ òkèrè pẹ̀lú àwọn tí wọ́n mẹ́lẹ́yìn òdi jẹ́ òun náà sọ̀rọ̀ ní ọjọ́ pàtàkì fún àwọn kí àwọn so wọ́pọ̀ torí pé ìbáṣepọ̀ tó ti wà láàrin wọn nígbà àtijọ́ ọgbọ̀n padà bọ̀ bó ṣe tó àti bí ó ṣe yẹ àní pàápàá jùlọ àwọn adigunpani tí wọ́n yín ká gbẹ́gbẹ́lẹ̀ wa àwọn gbọ́dọ̀ sowọ́pọ̀ láti jẹ́ kí wọ́n gbógun ja àwọn wọ̀nyí pẹ̀lú àwọn oníṣekúṣe tí wọ́n hu ìwà tí kò bójúmọ́ àwọn gbọ́dọ̀ sowọ́pọ̀ ilẹ̀ Niger pẹ̀lú ilẹ̀ Benin kí wọ́n lè gbógun ja àwọn ohun wọ̀nyí. Jẹ́ ẹni Simon ó lọ bí ọdún mẹ́ta sẹ́yìn tó jẹ́ pé gbòde ilẹ̀ Niger sí ilẹ̀ Benin ta ti ṣe tí ó wà ní ṣíṣe fìdí àsìkò tá ń wí ni ó ṣe pàdé ní ọjọ́ àná ṣùgbọ́n nínú ìforíkorí yìí wọ́n yọ ikọ̀ kan sílẹ̀ láti jẹ́ kí wọ́n ṣe àmójútó ètò náà fún ọjọ́ mẹ́ẹ̀dógún gbáko tí wọ́n wà láti jábọ̀ kí wọ́n mọ̀ bí wọ́n ṣe lè ṣe gbà láti jẹ́ kí wọ́n ṣí gbòde yìí jẹ́ ikọ̀ yìí wọ́n ti fi ìdí rẹ̀ gúnlẹ̀ tó ti ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ fún ṣíṣí gbòde ilẹ̀ Niger sí ilẹ̀ Benin tó jẹ́ ohun pàtàkì tí ẹni wa mọ̀júlọ̀ tí a mọ̀ sí Rọ̀mí Adéwàdà yìí bá lọ ní àwọn orílẹ̀-èdè méjèèjì ní ọjọ́ àná kí ìbáṣepọ̀ bá lè wà àti fún ìdájú nípa ètò ìdábòbò ní gbẹ́gbẹ́lẹ̀ wa ó jẹ́ ohun pàtàkì tó jẹ àwọn wọ̀nyí ní ogún ṣùgbọ́n gẹ́gẹ́ bí àwọn ètò ta láti fi tọ́ a ní etí ní àsìkò yìí láti wá fi tẹ̀síwájú
ani ogunle tin boju to omi ta mo si sonebe won tin se igbese kan lati fi se akawe abi lati fi se isiro lori awon afara ti won ka awon omi ta mo si compteur ni gbegbele wa pe lati odun 2025 ni won ti bere yi ni koda ilu gbegbele atlantic won la won ti pa pelu ohun yi gbegbele wa ogwalbori ni o kan ni asiko yi ti won lati je ki won wo bi afara abi afara tin ka omi bi o se nka awon omi gba bi a se nlo gba je bi won ba se ru ohun ba oni awon na ni obile se won won ni mo bi won se bi o se owo se nwole bi won se bi a se nlo omi gba idi ni ti awon fin se leyi lati je ki awon na ki won le ni lo siwaju bi won ba se leyin bi pe won padanu ni awon gbono se o se to ati bi o se ye pe eleyi je dada bi won ba si fe lati se ohun yi bawo kini awon igbese je awon ti won yan won ma lo ni ile abule kokan nje bawo ni won se se gba o je igbere je ani wa mo gi lo ta mo si sara abilu mama to je oludari ogile omi ta mo si sonem o wa se lalaye ni asiko yi pe ile abi ijoba oledo ibene ti gbe ile ise na le ile ise kan lowo ti a mo si Nairobi Africa o ni o se moju to awon eto na ti awon afara tin ka omi tan pe ni konte yi ile ise na si ti gba awon osise si bi oku agbaje yi ti won tin sise na bo se to ati bo se ye awon ni won wo abule kokan bi o ba bi won ba de ni abule na won gbono ki eni tin se ara ile yen je ki won si won e o se akesi pe won ni awuran kan ti won fi ko orun ti o fi han pe je ile ise bayi lo fi won ni ise fun eto ikika iwadi lori eto ero tin ka omi ta mo si konte yi tori pe e saimo opolopo ni won lo lati jale awon ero yi ti ojule omi ta mo si soneb je o ye ki ada won mo ki asimo daju pe ohun ti mo korun yen ni toto awon osise na ni won de ni abule yin o je pataki je ki awon na ki a pese aye rele fule fun awon won yin ki o le lo bo se to ati bo se lo je ohun ti a ri gbo latenu eni wa won bi lo ta mo si sa abilu mama to je ogagba ti moju to omi ni gbegbele wa ninu itesiwaju wa awon mo wa ti won bere idawo kekere ti a mo si CP ni ojo aje to koja apa akoko pa ni ojo ini ti won ti si awon itan ti won ti kowe won si awon itan papa julo ni asiko yi won wa ni eyi tin se ere idaraya ta npe ni sport won wa ki won to pari awon eto na awon si lo laje ki a se iwadi lodo awon mo yi ti won lo si bi idanwo yi estel junior pelu grass won ni koda yi won si sise nagba ohun ti won be lodo ti awon ko lagbara awon se ninu irorun ati idera pe awon fo sara pe awon lati ye bakan na ni ere idaraya ti won tin se ti won gu igi yen abi won ku won gun okun won ni awon ti se to ye pe won si se dada pe awon ni igbokan le pe ni ojo ikenya awon ye lo ni ile kefa ojuleko giga to je ohun edun kan ti awon bakan na ni eni wa won gi lo ti amo si Adam Shabi Buko awon ni won je oludari ojule ojule ibi ti won gbe se idawo sepe yi ni ebi yen ta mo si OCBN je won wa soro oni gbogbo re lo bo se to ati bi o se ye ko si dowo kan fun awon mo bi kin pa se awon meji kan ti won wa lati ibere sugbon ni for the asiko yi gbogbo re lo bo se to ati bi o se ye ko si ojo ko si ohun kan ti o ba eto na je awon fi ope fun Olorun je ni won oni ojumo kedogun osu osu okudu ta wa yi won bere si fi eto fun awon mo ta npe ni correction leyin eleyi ni won wa lo ni isimi eni kwanukun yo mo bi o se ye bi o ba ye yo mo ki o to lo ni isimi re de lo je ohun ta ri gbo latenu eni wa won bi lo ti a mo si Adam Shabi Buko to awon wa si lo ni adugbo titiru ki a fi to ani tin asiko yi pe ibe la lo se iwadi lori iwe ipe fun awon ti won lo ni idanwo ti a mo si back awari eni won mo gi lo ti a mo si gi kiki finayo ti o salaye fun wa pe eleyi en tin se arabi ni tin se oludari ojuleko giga adugbo titiru won ti se iwe na patapata okun ki won gbe sowo fun awon ti won lo si bi idanwo yi ni ti a mo si back sugbon awon ise ti ise ikeyin ti awon ba awon mo se ni ojuleko awon tin tesaju ninu re
lẹyin igba ti awon si wa pari ise keyin yi fun awon omo je won lati gbe fun won tori kini bi won ba tete gbe awon iwe pe na fun awon omo yi won lo so nu abi won so nu abi ki won ba je abi ni ojo ni lẹyin igba ti idawo ba de won wa won ni re bo ba si ri ba bi won ba gba ni iwe na idawo ye ni won tun le lo ni idawo ye mo tori pe o mejeje o je pataki iwe pe pelu iwe danimo ta mo si kan enite mejeje ni won ma mu dani ti won tun lo ni idawo yi idi ni ti awon mu dani ni asiko yi fi di asiko ti won mu pade ise lodede awon omo yi ye awon si fun fin to ani ti ni asiko yi pe ninu ile e ki awon omo na ki won ma se agbeyewo won bo se to ati bi o se ye ki won ma ba kawoko ohun ti won se fun won ni ile kokun won gba gbayewo re lo je pataki e wa je ohun ti arigbo latenu enu awon julo ti awon si finayo kikigi ti ofito ani ti to je okan lani awon oludari ojule eko giga dugbo titiro ibi ni a o mu ni tojo tin gbole mo kin pe ku asiko wa je ni asiko yi mo si alaye lori abewo pataki lo ni awon gbegbele wa ni awon lede ti won yin ka wa ki arole wa ta mo si romi adu wadayi ohun to wa ninu abewo yi ohun na la fi to wa ni eti ojule ero tam tin ta omi ta mo si soneb o tin se isiro lori awon ero tin ka omi ta mo si konte katire gbogbo gbegbele wa eyi ti a fi tesiwaju na ni opin awon eto idanwo pa awon omo kekeke ti apa koko afito aneti ti eyi ti se awon omo ti won lo ni idanwo ta mo si back je iwe pe won ti dogba ibi ni a o mu iroyin tojo teni gunle mo ki pe ku asiko wa oruko etemi omo yin omo julo ti a mo si michel dosumo mo gba ti leyin arakorin wa ti a mo si Aglaka Castro je ipade wa ninu ayo ati dunu ire o digbade

0: dúpẹ́ ìgbọ́ra fún ọkọ̀ lójé tí ó ṣe pàtàkì ní ọjọ́ tèmi ọ̀dà àmọ́ ní bàbá wọn ti ń bẹ pẹ̀lú wa ní àkókò yìí akọ̀ kí wọn tó jẹ́ pé ẹ̀yìn tí ẹ̀ ń gbọ́ wa láti tẹ́ńdó tí wà ó kí wọn tó jẹ́ pé àwọn bá wọn sọ̀rọ̀ lẹ́yìn rẹ̀ láwọn fún ní àǹfààní láti béèrè àbí láti fún ní gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ìtùnú àbí tí yóò máa mú ètò ohun tí wọ́n fẹ́ láti ṣe tí wọ́n fẹ́ ṣe ọ̀nà tí wọ́n fẹ́ tọ̀ yìí kí ó lè máa ní ìtẹ̀síwájú ẹ kálẹ̀ bàbá wa ẹkálẹ̀
1: o ẹkálẹ̀
0: àkú àsìkò wa
1: àsìkò ní ẹkú àsìkò wa àsìkò ní
0: ẹlẹ́ fún yín torí pé a pè é lórí ẹ̀rọ tí ẹ sì jẹ́ wa ní ọjọ́ tí ò ní ayọ̀ ní fọ́dà fún àwọn tí wọ́n ń gbọ́ wa ẹ kú fún wa ní orúkọ yín.
1: Adéyinka ló hàn ní yẹ ikọ̀ ọ̀hún mi Akinni Adé Adéyinka ló hàn ní ikọ̀ mi Akinni Adé ló kọ ọkọ̀ mi bọ̀ léde ìbọn mi ni mi ò ní pè mí mẹ́díkámà. Akinni Adé léde chabẹ òní Akinni Adé Akinni ní èkì mi Adé Adéyinka mọ̀fí
0: Adé
1: Akinni Adé
0: Adéyinka ẹ̀ mú Adé tí ó síwájú náà lè fi kún
1: Akinni
0: Akinni Adé bọ́ ó dá bọ́ wa adúpẹ́ fún yín fún àǹfààní tí a ní láti wà pẹ̀lú wa lọ́jọ́ tí ó dá àgbà yín. Gẹ́gẹ́ bí ohun tí mo sọ òun náà ni pé ẹ ti múra ẹ ń gbé ìgbésẹ̀ láti jẹ́ pé kẹ́ àwọ̀ náà gẹ́gẹ́ bí àwọn kan ṣe ń ṣe kí ẹ lè gbé kíṣẹ́ ti jáde ó jẹ́ nǹkan tó ṣe pàtàkì ní àkókò yìí. Bàbá wa nítorí pé àti ìbéèrè ọ̀rọ̀ kan nígbà ṣùgbọ́n ọ̀pọ̀ láàrin àwọn tó pé wọ́n gbọ́ wa nígbà náà bóyá wọn ò sí rédíò àwọn ẹlòmíràn bẹ́ẹ̀ lọ́jọ́ tí ò ní a ó tún bẹ̀rẹ̀ díẹ̀ kí ni ohun tí ó wú yín ní orí tó jẹ́ pé orí kíkún ni ẹ̀yàn láti ṣe.
1: Láti kéke mi mo ti bẹ orin kíkan lákọ́kọ́ ń lu gítà ni gítà ń jọ̀sì mo lu gítà ń jọ̀sì jọ̀sì àlágà Saint Joseph àlágà Abini mo lu gítà ń jọ̀sì cathedral mo à lọ bọ́ in títí ru mẹ́mbà Marie Auxiliatrice gítà ni ti yà ń lu mo à fọ ní kòtò mo ní ẹ̀gbọ́n kẹwọn ọ̀hún yà ń lu gítà ọ̀hún ni mo tẹ̀lé n sì mo à fọ ní kòtò nítorí omi yà rìn òní ọlọ́wọ́ nípa orin kíkan ọyẹ omi ká mi ń bẹ sí yọ orin tèmi ká mi wọn yọ tèmi ká mi jáde púpọ̀ mọ̀jẹ́ fọ ní n kì í dúró níyìn ní kí wọ́n jẹ́ àtìlẹyìn fún òní wọn kó fi ń jáde mo ti rìn púpọ̀ òní mo rìn lọ́wọ́ yí wọn ń jáde bí omi wọn kọ́ tẹ àwọ ọ̀yà ń pè mí ní yà ń lù ké fún tó omi ká mi yà ń gbé bẹ̀ n sì ó wù mí fọ ní oyin yé omi ká mọ̀ jẹ́ nígbà ní omi ká mi yọ jáde mo sì ti wọ́n tí wọ́n ń jẹ́ oyin ká wọ́n yin ó ti ju ọdún mẹ́wàá lọ yé mo wà lánàá ẹ̀ yé n sì ó sú mi à ń jókòó nílé àìmọ́gbẹ́ jáde ni n dì mo jẹ́ dẹ́nì ó sú mi lónìí mọ́ nítò mo sáré báyìí òní ọ à ń kọ́ ẹ̀ mí lọ nítorí òní ó bèè.
0: Àfọ̀n ó dà bàbá gbé bọ́n tí ẹ sọ àwọn ìbéèrè ń bẹ fẹ́ ẹ ń kọrin mọ́ gbẹ́ pé àwọn orí tí èyí tí a gbé sórí afẹ́ nísinsìnyí yìí nídi ṣàbẹ́ tó yẹ pé ṣe ní ṣàbẹ́ kì í ṣe ohun mìíràn ò sí tó yẹ pé ń sọ ní ṣàbẹ́ gan kí ló fà tó yẹ pé púpọ̀ ni àwọn tí wọ́n ń kọrin tó yẹ pé ó rí wọ́n máa ń ṣe ní èdè káàrọ̀ ẹ̀ jíire ó lè jẹ́ wọ́n fi mọ́ Yorùbá pọ̀ kí ló dé tó yẹ pé ṣàbẹ́ lẹ́yìn láyò láti fi kọ́.
1: Ṣèmọ̀ ntúwa ń sọ̀rọ̀ ní ọmọ yóò fọwọ́ òsìn ó fi yúwe ilé bàbá ẹ̀ ọmọ àlè lọ́jẹ́ ó yẹ nǹkan yé oǹtọ̀nà ń ṣe ó yẹ akáwa ká lọ ká débẹ̀ nítorí oní kò tó àwọn pé nà ń ṣe jù bẹ́ẹ̀ lọ ó yẹ nǹkan ó jẹ́ nǹkan èdè wa ni ká gbẹ ọláwùgẹ nítorí mọ̀mọ́fọ́ ní púpọ̀ òní wọn kì í bi oyin èdè chabẹ fọ náà ń lu gítà náà ń jẹbi kọ jẹ oyin kọ jẹ àchà pò ní mú oyin àchà wa káwọn gùnbé ni bọlọjọ ni kúlù ni pò ní bi olùwàyìn kò fi èlò wọn nà gítà wọn nà olùwàyìn kò tẹun n kò sì sàn nǹkan yìí ó wà lọ́kàn mi nǹkan yìí ń jẹ ni dọ́n n fi gbẹ́ àmì ga kọ́ n fi tán ó wà báyìí àwọn à ń lọ lídẹ̀ wò on tono wan che ki de bo mi ka mi ko le che be o ye o mi ka mi n che bo n fi gbe ede wa n fi gbe ede wa la o la o ge n ke o mu mi lo ken ne
0: o da ege bi awon alaye ti e soro soni akoko nipa e bere lori pe ke ma ta guitar ko le soni e mo fe bere e ko ni bi kan ni abi e ka gbe
1: mo gbe biki mo fi ko no file o fe photocopy ko po la isko
0: ina be ni
1: fi mo copier o wa lo mi titi di sin o be ni we on le ti ni nke photocopy ko mo se ko tene nyan wo patako ni nyan wo keni corn beef ayi tele nyan mi nche titi ona wa che mo abe si guitar oni ken wa lagbe ile wa won ni guitar iyan lo ngba guitar won iyan bi nlu pepele titi omi ka mi ki a fi mu ni guitar temi ka mi donc mo ni guitar electric ye ami ntude bye olone donc pepele ni won lo o wu mi mu ne wa lokin mi o wa lokin mi gigi pa mo ti o titi mo fi do ni omi ka mi guitar lulu guitar ban lu guitar be nu lu piano ndi ni mo wa
0: oda ke bi won ti o je ko te sugbon ninu awon oro ti eso jade hona ni pe e ti se atile fun opo laare awon to pe won je ogbon ta nipa ti ori kikan sugbon ti e ba se titi igbe re oke jamo si won ti o ye ko de ti e mu awon akoko yi ti abaka o le ti ju bi ogun ogun lo kilo fa to je pe e je ki akoko na lo keto
1: e jo win don nitori pe bi o ne ko e o ne ti leyin yancho po ne ko wa ti leyin yancho nitori mo gbe o ngi pade o ne oye nji che nke oye bon ngba ni to answer e bo ka ba ka che ka jeun ka wo che ba nga che be ngo iye ni oni pon mi loju mo en ko ifo ni guitar oye guitar ko ni phone lo nje ni an wa lokin mi sino ma te awoyon din te la koko yon te disk la koko ba ti te disk ngba be si ti cd ma ti ki cd ma ti ki cd
0: ira lowo ni
1: ko
0: wa si ni
1: banan ko yin la yen lowo ko yin lowo ni ko yin lowo ni
0: oda gbogbo en se won so fun pe baba won be pe lojo tuni ohun ti won fe nitori pe mo so fun yin ni ti o mo se na ju bere sugbon a n gbiyanju lati je ki a se atunse re baba ni ojo tuni won fe pe ki e se olugbowo atile nipa ti ohun ti won se a o gbo ori won o je ki a gbo ekeji re ka mo bi o na se lo bayi ki a le tesiwaju ninu eto nitori pe ati gbo akoko ka gbo ori keji oya won

0: nítorí pé wọ́n ti ṣe àlàyé fún wa lórí àwọn afọ́jú wọ̀nyí àwọn máa tẹ̀síwájú ní àkókò yìí 0144-70-44-44 gbogbo ohun tí ó ṣe pàtàkì òun náà ni bàbá ti ṣe àwọn ohun tó jẹ́ ẹ̀dùn ọkàn wọn ti sọ fún yín báyìí ẹni tí ní ìfẹ́ láti ṣe olùrànlọ́wọ́ fún bàbá wa a ti retí yín àwọn akọkọ àti ọba ṣídẹ wáyé kí a tó parí tó wọn sún yín ní mbà èyí tí bóyá pé ẹlẹ orí ọfẹ ń bẹ fún wa láti pè wọn kì í ṣe pé kẹ sọ jáde lórí ẹrọ wa tí wọn bá ti sọ fún yín ní kọkọ ẹ lè pè wọn àmọ fẹ rí yín nítorí pé ọpọ nínú láàrin wa a kì í fẹ pé tí a bá fẹ ṣe nǹkan kí a sọ sí gbangba èyí ní àpapọ fún ààbò tí ó yẹ ni a ó máa retí yín tí wọn bá ti sọ nímbà rẹ wọn nímbà wọn àmọ ní kí ẹ lè pè wọn báyìí kí ẹ dá sí ètò wọn ó dá bàbá a máa tẹ̀sọ́ ẹni ọjọ́ tí ò ní gẹ́gẹ́ bí ohun tí ẹ sọ mọ̀ ká pé nínú méjìlá ẹ ti parí mẹ́sàn-án ṣé pẹ̀lú mẹ́sàn-án yìí ẹ rò pé ẹ lè ti gbé kẹ́sẹ̀tì jáde.
1: Mo lè yọ jáde mo lè yọ jáde gbogbo iye wà bẹ̀ hàn mo lè yọ jáde nítorí oyin mo ti bẹ̀ hàn oyin mo ti gbẹ́ fóònù òun gbọ́ òun lu òun gbọ́ nítorí mo ti gbà léwo station radio mi paisan mo ti lọ station idalu
0: ni sabẹ lọ
1: n sabẹ nu mo lọ n sabẹ don mo ti lọ bẹ gba meji gba mẹta mo lọ bẹ gba mẹta donc mo to n tun ibi ni ọpẹlọpẹ mi n ti n wa mo wa bi nika lanko mo pe iye mo o n ye mo ni o o to mi yọ kata se ke mo sun yanyin o mi o kẹmí oyan ń wa lọkẹ mi èrò mi oyan ń wa lọkẹ mi wọn ń lọ bẹ kẹyìn kẹmí bẹ yan ìfọ ni bí mo sọ ó n gé fóònù lẹkọ oyé wọn ń kọ sí léwu owó ni owó lé kò bí owó owó òun lọ jẹ òun ní tán ayé jẹ òun ní tán bàyè bàyè ni wọn mo sọ mo wọn pa iye wọn ń kọ iye wọn mọ wà ń sì lóun ni owó nkínkín yóò wà lọ láyé nkínkín yín o nkínkín òun ní bí n tàtà ẹ̀wò ní bí n kún yín mo lè n bí ọwọ́ àǹsìn mo lè yọ jáde.
0: Ó dá mọ̀ kẹ́ pé ẹ̀yìn tí ẹ gbọ́ wá a rí i pé àbùṣe tó fi ṣe báyìí tó yẹ pé nígbà tí ẹ bá ń rò ó kò tún sí pé kí wọ́n tó ṣe ká lọ gbé owó kí wọ́n tó bẹ̀rẹ̀ wọn kíkún wọn ti ní ẹ torí pé wọ́n fẹ́ àwọn nítorí pé ní ọjọ́ tí ò ní àti mọ̀ pé àwọn èyí tí a ń lò tí a lè ṣe tí a dàpọ̀ ní clay àwọn kọ́kọ́rọ́ nìyẹn tí a lè kó àwọn orin sínú ẹ̀ torí pé wọ́n wá gbé tí wọ́n ṣe iṣẹ́ tí wọ́n ṣe kí wọ́n gbé jáde tẹ́ bá ṣàtìlẹ́yìn mọ̀ sọ pé ọlọ́run pàápàá àbùkù yìí ní àkókò yìí a ó lọ pẹ̀lú olórí.

0: bẹẹni ọpẹlọye olúwa ọlọrun wa gẹgẹ bí àwọn ọrọ tí a sọ jáde òun náà ni pé nínú àwọn ìṣòro ìdáwọ lẹyọ ká mọ àwọn ọrẹ pàtàkì àwọn tó yẹ pé wọn lè dúró tiwa tí wọn lè ṣàtìlẹyìn gbogbo ẹtẹ wa yẹ wọn tí wọn pe àrọjọ tó ní mọkàn pẹ ti gbọ bàbá tí wọn sọrọ ní àkókò yìí ó dà bàbá ohun tí a lè béèrè báwo ni àwọn torí pé àwọn kan wọn wà ní ìkọkọ tí wọn pé gbogbo ohun tí a sọ wọn kà ń gbọ ohun tí wọn lè ṣe ìrànlọwọ tí wọn lè ṣe fún yín kí ẹ sọ jáde kẹ fún wa ní nẹmbà tí wọn lè fi pè.
1: Mo bi ìyẹn lọ́wọ́ nítorí láìpẹ́ ohùn mi fọ̀ ní n gbẹ́ran mi jáde n ṣe lansman ya n sọ iye òyìnbó n sọ ni n ṣe lansman n ṣe ònà kọ́bá mi ṣàtìlẹ́yìn gbóhùn mi bí mo ṣe ònà ọkọ̀ mọ̀ mi nítorí kò mi fọ̀ ní n jẹ́ òní àkọ́kọ́ nítorí kí lè yẹn lọ́wọ́ owó ni bí ẹ̀wọ̀n ní sì pẹ́ bọ́ sọ fẹ́ fọ́ ní n gba ni gbọ́kẹ̀lé mi yéèni ń tán ní iye títì bólú àìkè títì tí ó gbọ́pẹ́ títí olùwà nǹkan àti ó mẹ́ òní kọ́ sọ kọ́mọ̀ tí ẹ̀nà yéèni ní kọ̀dá iná ń tu ẹ wọn kò tiẹ̀ lọ́wọ́ nípa tó ní mẹ́wọ́ mi ó ní 95 29 87 78
0: wọ́n pè mí ìkọ̀ọ̀rin akọ̀yìn mi ní akẹ́ni adé. Tí wọ́n bá ti pè yín wọ́n sọ ṣe bí ẹni akọ̀rẹ́ sọ ohun tí ó ṣe pàtàkì. Ó dàbí ẹ ti gbọ́ àrí pé o kò ìṣẹ́jú kan tí a ó fi kúrò níbí yìí ó jẹ́ pé àwọn ìyá wa kan bẹ pẹ̀lú wa tí wọ́n ṣe ọmọ bàbá wa àwọn ọlọ́pàá a ó fọ ní orí ọ̀fẹ́ láti sọ̀rọ̀ báyìí ohun tí wọ́n ní kí wọ́n fi àwọn ènìyàn. Ó dà arábìnrin wa báwo ni ẹ wà dáadáa ẹ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ gan-an ẹ sọ̀rọ̀. Ẹ wà dáadáa ọjọ́ pé ẹ fẹ́ sọ̀rọ̀ lórí ẹ wà dáadáa. Orúkọ yín báwo ni orúkọ yín?
2: Nyanja Tóbi.
0: Tóbi lẹ̀ ń jẹ́?
2: Adéǹkà Tóbi.
0: Adéǹkà ọjọ́ pé ọjọ́ ọ̀kan láàrin àwọn bàbá ẹ ṣe ẹ̀yin náà ẹ fẹ́ kọrin bí bàbá ṣe ń kọrin àbí báwo lẹ fẹ́ ṣe? Ẹ fẹ́ kọrin ni? Ẹyin náà fẹ́ kọrin? Ẹ fẹ́ jẹ́ ṣé ẹ jẹ elégbè fún bàbá àbí ẹyin náà fẹ́ kun ti yín?
2: Orí ń tẹ ti tèmi.
0: Ẹ fẹ́ ṣe ti yín ni? Ó dáa dúpẹ́ o. Bàbá wa a ó fún ní ọ̀rọ̀ fẹ́ kí ẹ kí àwọn tí ẹ bá fẹ́ ní àkókò yìí. Ẹ kí àwọn tí ẹ fẹ́.
1: Ǹjẹ́ ń bẹ léwo ẹ̀rọ rádíò fraternité? Rádíò fraternité. Ó fún mi ní àsìkò yé ọpẹ́lọpẹ́ wín ni mo fi ní wákàtí àsìkò yé yéèrán mi ń sọ. Ọ̀nà ń kọ́ fún yín ní ìlọsíwájú ń kọ́ fún yín lálàáfíà ọ̀nà kò ní jẹ́ kẹ́ ìdálọ́wọ́ kọ́ nìkẹ́ ẹ̀ ń ṣe ẹ̀ńkẹ́ jẹ ẹ̀ ní lágbà ọ̀nà ẹ̀ńkẹ́ jẹ ẹ̀ ní. Mọ̀ mi nìkẹ́ kí oní gbogbo ní ọ̀nwà yóò wà lọ́lé ọ̀n yé ọ̀nwà ń gbọ́ ọ̀nà yóò pè n pè n kí òní mi ọmọ bí àwọ ẹkùn yóò jẹ òní mi ọ yé wà ń lé.
0: Wọ́n ti gbọ̀ yín. Ọ̀dà adúpẹ́ bàbá wa Adéyinka lóra wọn ti sọ fún yín ní ọjọ́ tòun ní 95/97/28 tí ẹ bá fẹ́ ìrànlọ́wọ́ yìí ó ṣe pàtàkì ǹjẹ́ ọlọ́run ó ti mú àwọn tó yẹ pé wọ́n ti ní ọ̀yàn ìfẹ́ inú rẹ̀ láti ṣe olùwà sí ìbùkún yín ibi tí ẹ ti ń gbèrò láti ṣe àwọn tó tẹ̀lé pé wọn ò ní tẹ́lẹ̀ ṣùgbọ́n wọ́n rò wípé ó dára kí wọ́n ṣe ọlọ́run á pèsè láti ṣe nǹkan yìí ṣe rámọ̀ pé ọjọ́ ọ̀la ago mẹ́sàkọjá ìṣẹ́jú 15 a tún tẹ̀síwájú akínrẹ́ kà sí pé olúwa ti ń ṣe aláàbò ẹ̀dá yóò wà pẹ̀lú yín pé ìpàdé wa ó di ọjọ́ ọ̀la ayọ̀ ni a ó fi sun ohun búburú kò ń ṣẹlẹ̀ sí wa o ọ̀daràn.